0: agbẹ́yàjọ́
1: amẹ́rẹ́pẹ́tọ̀ táwọn ọ̀nà sọ̀rọ̀ ẹ̀mí yìí
0: lọ. tọ́ntọ́ agbẹ́yàjọ́ bíi ẹbí ẹ̀rẹ́ dọ́gbẹ́ ànífà lẹ́kẹ́kẹ́ ọ̀tà bíi ẹ̀rẹ́ tí bẹ̀rẹ̀ lẹ́múṣọ́.
1: léṣe victoria le hotel la victoria.
0: lọ́bí dọ́ńdọ́ máa ń lu.
1: kẹ́tọ́ bẹ́ẹ̀ tọ́lọ́ bí ti jẹ́ mi.

0: mẹjọ bẹẹni le rouge. Fọ́nda gbẹ̀fọ́ kú la mẹ sẹ́nọ̀.
1: Àwùjọ yóò lò.
0: Lè tẹ̀fẹ́ kò le lẹ́sẹ̀ mẹ́mẹ́ kwa. Àwọn òjò yẹ ògbọ́ yà. N'o gbọ́ àná yẹn yẹn.
1: N bọ̀ n bọ̀.
0: Bí yóò gbọ́ yà.
1: Má tàrú tà lé ní. Ẹ wẹ́. Ẹ̀ga tí a bá bọ̀ la. Ẹ wẹ́. Yẹ sọ ọjọ́ bẹ ká lọ. Ẹ sọ ọjọ́ bẹ lọ dẹ́bi.

kúrẹ́dìmẹ̀ kúrẹ́dìmẹ̀rẹ̀ èlé arírí àgbàtì fún mi la ọmọ eláwo fẹ̀kẹ́. Àmìrí ìjàkọ̀ náà èmi nyálẹ́kẹ̀ lágbọ̀nàmù bùrọ̀mù. Ìjàkọ̀ àmìrí èmi nyálẹ́kẹ̀ lágbọ̀nàmù bùrọ̀mù. Kúrẹ́dìmẹ̀ kúrẹ́dìmẹ̀ kúrẹ́dìmẹ̀.